0: Oye mi le wa lo. kó wà bọ́ọ̀nù dàwọ́dì rẹ̀. Àpẹẹrẹ yìí ni yóò kó máa ń pọ́nkó rẹ̀.
1: Ẹ o.
0: Nílẹ̀ náà bá ẹ̀ka bọ̀ náà ni yóò kó máa ń wá ìwú rẹ̀. Òbí sùn lọ́wọ́ ẹ̀ ń kà sí lónà jẹnu kan.
1: Àdótẹ́ o.
0: Wọ́n yín náà dédú náà sí ètò tọ́pọ̀ àti ètò tọ́dún kù yín ni. Kákàbọ̀ wà sókàbọ̀ ìrètẹ́tì. Owó adó àtọ́kù bọ̀ abíọ̀mù ni ó kó bọ̀ yín yanni bọ̀ náà bẹ́ẹ̀ àti ètò tọ́. Mẹ èyí ìrètẹ́tì dé náà yà kọ́ ìgbé òfin dé bọ̀ yìí yàmù ní àtọ́ rẹ̀.
2: Ó kà mí ọ̀ bọ̀
1: bá mi.
0: Ó ṣe ń gbẹ́ tóbìnrin mà. Èdú ọ̀rẹ́ tẹ́tì. Màgájì àpọ̀wédé bọ̀rọ̀ bí àpọ̀ẹ̀bọ̀ yìí náà lè àtúndò pọ̀ rẹ̀. Kò sẹ́ńgbẹ́. Òǹnú ẹ̀ ti báyìí. Ìdígà ti báyìí di àyíjáwọ̀ yìí náà báyìí.
1: Ẹyin
0: náà pàpà dòun dé. Gbogbo àṣírí tó lọ́pọ̀ yìí náà gan ògbèdó pọ̀. Bọ̀rọ̀ àjẹ́rú lọ́jọ́ bọ̀rọ̀ sàrẹ́ dòkó ní ilé ẹgbẹ ọgbọn gòdò wọjú báyìí
1: ìmàgà
0: báyìí ìmà yìí gbé náà òjẹdẹ ló kàn yí.
1: Èèyàn iná chẹnu mi kaka papa tozé wusu gasan mi tó gbẹnu yé mẹ èrò sosùn kọ wóró tóró mi rẹ yọ mi tó gbẹnu yé bi sese tàgbọ́tsí kan àkàtúndọ̀jẹrẹ akọ́yanu mẹ́kọ́ èrò fúnẹ yọ eyín àsìtọ́ kẹrẹwẹ àmẹ akọ́yanu mẹ́ọ bléwẹ̀nu mọ̀kọ́tọ́nu yàwó hẹmẹ́ gbèrè mẹ́.
2: Bon, ganji, ganji.
1: Ayin kontan, kontan tiyan, blen tiyan, akwen nan zon bo, o, menan je fofo tiyan, tro tiyan, nou chik bon mwen je kabo nou, edo nan do koto de sou titen, kwen nou akwen yan nou mesin ali nou ene, mere pou lo kan.
2: Mere ime yen kwen, meche kan nou ato nou isi ya.
0: Alo.
2: Nemi, fongo.
0: Me fongo la jiwa.
2: E yon.
1: Mese izo kwen vide nou, kwa jibon bo miton.
0: Alo da.
1: Aha, Zakari igbe nou mi.
0: Allô.
1: Allô.
0: Allô. Allô. Allô.
1: Mais le comment aussi, mais flingue comme ton mi.
0: Il est là mi donc Abraham.
1: Abraham.
0: Dongo.
1: Ah ah, eyo.
0: Eyo. Mi tu no bere fio.
1: Hmm.
0: Lo awe. Akwe poro yon ko.
1: Ah ah.
0: Sino ayi mere bere fio.
1: Allô, mera fo Abraham. Mera fo Abraham. Mina si se izo kpe de nou radio mi ton.
0: Eyo.
1: Eyo mi ya. Eyo mi zon mi.
0: Eyo. Bon lo kou do la yi.
1: Ene.
0: Ene o kpe me fi yo.
1: Eye.
0: Ene o ve nou awi we. Akwe. Bodo. Bodo nyon lupo. Nou awi. Nou awi ene le wano. Ebe tok la.
1: Ah.
0: Ane o. Ene o ve. Mi tre ino vino vi yo. Bo. Eyin na akwẹ tun wo lo tẹtẹ nu mi o. Tagba yẹn na bi omi tẹtẹ. Eyin na alẹ yẹn lẹbọ yin sunu bọ nọlu gbẹjẹ gbẹdọ ewe mi la yẹn o sun asi mi o yẹn po mi ẹnna po yẹn mi la kala. Wúyẹ ni wọn yàbí de yin akwẹ lo asudọtọ
1: ọrọ
0: egu kọ pẹle. Egu kọ pẹle. Sinọ yẹma sinu ha fẹ mi yọ.
1: Wọ́n si tuwe tọ.
0: Wọ́n ti dejọ́. Pàṣẹ ìnà ọbẹ̀ àpẹ́jù ọ̀ sínú ọ̀ pé àṣìṣe pẹ̀tùtọ́ pé mi tẹ́lẹ̀ fífi láàyè ọ̀ mọ̀ jẹ́ fífi balẹ̀. Tàgbà lọ́jọ́ mi tẹ́tẹ̀. Ìyẹn sọ fún ẹ̀sán dìdọ̀ ìnà àṣìṣe tẹ́tẹ̀rẹ́ ló ní pẹpẹ ọ. Bínísà ní ìyàbíọ́ nínú sí àhọ́dọ̀ àṣọ́nà. Pàṣẹ ìnà ọbẹ̀ pọ̀ fún gbèdé ìṣ Ero oje
1: siya.
0: E ma sa pou kwa e kon sa. Ba si yo, yedon api, kwa su kon. Kon gwe de we, ba yi, mi no to ap tansi nou me do, ba yi monson lon kwa biyo nou me. Mon de yi, ba yi yo waten mi wade ewe, donk e ma sa, se a yo, ino ewe, e ma yi gwe ba asu e, nou ene, e yon a papa, e ino ewe yi gwe papa mi kon sa yi kon ba lo.
1: Mi lak be.
0: Emi na gbẹ. Eyin dọ yẹn tẹwẹ o. Tó ẹ wá di dọ. E jẹ́ ẹ wá di dọ gbẹ ọ. Yẹn kò gbẹ ìwẹ. Yẹn kò gbẹ ọ. Pàṣẹ ọ. Akwẹ́sùwọ́ kan ẹ kàn lọ ẹbí mi nọ̀bí ya mẹ. Ẹ wà gbúrò mọ́ bi ọ. Gbẹ̀yìn àyè sí àzọ́mẹ̀ bi ọ. Náà yìí lágbó gbọ̀.
1: Ẹ dà mí náà hẹ́.
0: emi na hen
2: ni. Ta.

0: nana yi mɛ alo ba mi yɔ bi mɛ. Bɔn mi dukpɛ dɔ jule papa dɔ mina sa tugba.
1: Papa dɔ mina sa.
0: Mina su kɔɛ. Ewu kɔn vi vi vi a vi suwɔnɛ. Mɛ de asiwɔna yi gbe dɔ jule nu e sa ɔ. Milɛ mina bɛ gba bɔ na yi ɔ. Ni bɛ gba sɔn lopo bo yi.
1: Ni ma sɔnna te o.
0: Ni pɔ ninu asɔ tɔn mɛ. Ma sɔ ìdánwò kan níbi ọ yẹni sa àfúngbà bi. Nínú ẹ̀dá yìí. Èsì náà ń dùdú mú àsánwó àgbà. Nínú èsì náà ń dùdú wà. Òun dé lọ́nà bọ̀ ẹ̀mẹ̀ mọ́ à. Eyọ̀ ẹ̀ náà jẹ màá tó tọ̀sán jùlọ. Ní máa hàn àsúwé mi tán sí àzọ̀gbélé.
1: Àzọ̀gbélé ó nínú kan jí ọ.
0: Àzọ̀gbélé ó bilẹ̀ ní àzọ̀gbélé. Ayé yẹn dé súwájú ọ àzọ̀gbélé.
2: Ìlà jẹ́ mi tó.
0: Ẹ tẹ ẹnu àpò ẹ̀rí ẹ tẹ ẹ ti hàn mẹ́ à. Bẹ́tọ̀ hàn mẹ́ ọ ayé hún ọ yà.
1: Ayé hún ọ
2: yà. Yẹ kó hàn mẹ́ rà hàn yà.
0: Nínú ẹyin ba ẹnu ẹni ọ. Súwọ́ yìí
1: n
0: Ena mọ̀ bí
1: ẹ̀sọ́.
0: Ena rìkọ́nẹ́tìrì òǹdé búlọ́ọ̀gù ẹ̀rá dóní. Òǹdé ń dóná dóní.
1: Ena chẹ́nu mi kẹ́kẹ́ mi dọ́gbẹ́ nu yé mẹ́rù kó tó mẹ́rẹ́ ẹ̀bìnú mi.
0: Àmì àmì àmì.
1: Èèyàn kí ẹ̀sẹ̀ ọmọ náà yàn.
0: Bọ́ọ̀lù ni mi pe nu
1: Ena chẹ́nu mi kẹ́kẹ́ mi ra kó Michel. Hàn tilẹ̀ dọ́gbọ́n ẹ̀ tóró mi tọ́lẹ̀ dé ọ tíhu ìpon bonú àsìtọ́nísà ìkúngbọ̀n dọ́ èdè. Dọ́ ẹ̀mẹ kéke dédò apáko
2: ìdè. Mẹ yọrọ lẹ bi jẹ mọ dọ ẹsìn
1: sọ
2: mẹ kéke àdó ìpọkọ ganjẹ ro fan.
1: Àsìtọ́ ẹ̀ka dọ́ mẹ nu ẹ̀ka dọ̀ fífẹ́nu yàn nu ẹ̀bẹ̀ dọ̀ kó dọ̀ yọ. Wẹ́yìn àsìtọ́tọ́. Àìkúngbọ̀n ló pọ̀ èdò ẹni bẹ́ẹ̀ ká ṣàtìyàn
2: ẹ̀mẹ̀
1: kò ẹ̀mẹ̀ jọmẹ́ ló pọ̀ yọ
2: nálẹ̀
1: fún ayé bílà lọ́dà sáà mẹ́ló
2: pọ̀ yọ yúlọ̀ mẹ́rọ mẹ́ jọmẹ́
1: tó nú mẹ́ló kànú ẹ.
0: Òyìn ọlọ sí fún ẹrù kò mẹ vera ẹ tàun tó fọlọ rẹ
2: fún
0: mi mọ ẹ sún lọ tàdà gbìnà ẹyin ẹ tẹ zọ ní ìyọlọdé yẹn mọ lọgbọdá yìí sún lọ yìí gbèrà tí gbogbo ẹ ìyọ Bọ̀dá mọ̀ tẹ ló yọ lónìí ẹ̀ bẹ̀rẹ̀ náà kò mẹ́rin bẹ́ẹ̀ nẹ̀. Tọ́mọ àdé bàbá mẹ́rin náà ti bọ̀ yìí rìtẹ́rẹ́ yìí lóyún bá ṣèkìrìtẹ́ sí àzọ́. Ẹja oṣù yìí bá dúró náà bàbá yìí tó ń bọ̀ ẹ̀ náà di ṣèkìrìtẹ́ sí àzọ́ múra. Àzọ́ ẹ̀ lẹ̀ jẹ́ kọ́ ẹ̀ bọ̀ ẹ̀ lóná
1: báyìí bọ̀ ẹ̀
0: Gbọ́gbọ́ ní iye inú ọ̀gbọ̀dì ẹ̀yìn tó mẹ́rin lọ ìdúró bá ṣùgbọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí. Ṣé kìí tó sọ
1: ẹ̀yìn
0: tó mẹ́rin nọ́mbà ìlú
1: ìtàn. À ń ṣe pápá ló kàn jí wẹ́n àmọ́ tó ẹ bọ̀ lóun náà jẹ́ àṣọ pé mẹ́tọ́ ẹ náà ń jíjẹ tó àti.
0: Ẹ máa pọ́n tó gbà wá ìlú ọkọ̀ mẹ́tọ́ nígbà Eri ma dọ̀fin mẹ́tàn tó àwọn òfin mẹ́rọ. Na wọ́n náà fẹ́ yẹ jìjì náà mẹ́rẹ́. Wọ́n ló rà fọ́ gudu pẹ̀pẹ́ yìí lọ yé ege kó jẹ́ tó kan náà mi ní ẹ tẹ́rẹ̀. Ẹni náà dọ̀ sún lọ́rọ̀ sún tó fa mí àyè.
1: Bọ́n
0: náà ṣe gbogbo ní ẹni ẹni lu ọ̀pọ̀lọ̀ àwọn ìfọ̀ náà jẹ dìde dé.
2: Ẹni náà fa mí tọ́ ṣúgà rẹ̀.
0: Táwọn ọ̀rẹ́ yàwó fún ògbé tán ní máa ju àṣọ ẹ̀tọ́ rẹ̀ tán ní yọ̀rọ̀ yọ̀nú rẹ̀ lọ jíjú dúró mi rẹ̀ pé yọ̀rọ̀ rí pé ìnàfíì tán rẹ̀ ǹdí pàpà tó fi mi ló mọ̀rọ̀ ẹ̀nàfíì òfin lọ́rẹ̀ dé fún àwọn ọmọ ìrántí mú ẹ̀dàdà lo àṣọ pé lọ. Yẹni tí àwọn ẹ̀wọ̀n pín yẹni tẹ́gbọ́n oṣù kọ́ mi tán pàpà ọ̀ṣẹ́ tó máa nà kú tọ̀
1: o ta lẹnu mọ̀kọ́ ẹ. Eyan ẹna chẹnu ìbẹ̀rẹ̀kọ́ àfọ́sẹ́gàmù hún ìbẹ̀rẹ̀kọ́ ọ̀nilẹ́kọ̀ bó ìkúédọ́ èdè ọ nùbí náà lẹ́fọ́ yanni ẹni ọgbẹ́ ẹ̀fì ọ káde gbọ́dọ̀ jẹ́lẹ̀ pèrè pọ́n
2: ẹ̀dọ̀
1: tẹ̀tẹ̀ dàgbó.
2: Zakari. gbẹwẹ nọ zé mẹ sùrọ mẹ jíà nọ díà di yóò sì zan kájẹ gbada mi nọ sẹrọ tàmí mẹ rọ gbẹtọ xɔ mọtò tuzẹ nọ nọ xɔrò fi mẹ rọ kúrò kpó dóni sí tso kẹkẹ yàyà zakuli xɔa e bá kpó rò gbẹtọ mẹ rò wa asantɔ kutukutu tɔn lẹ mẹ sẹ
1: gansi gansi
2: má yin dɔ bɛ jí ye o nagbɛdzɛ asima nagbɛdzɛ yi.
1: mɛ ne bolo fún mi bɔ mi na yi mi dàgbo.
2: mɛ tse kanu dorun si a mɛ tse kanu mi kó abɔ alo.
1: mo kan ewe to mɛ
2: o
1: ewa toro bɔlɛbɔlɛ kɔ asɔn lo kpo dɛ hun xɔ fie xɔ de dzɛyin nyɔnu ɔrò dídé rẹ jẹrẹ tọ ẹmí tán mi kún bá bonu eyan itsi pẹ ká mẹ ló kó o
2: zakari vlavo fi tọ ha ikun gba ọkọdọ ẹni do yọ ẹni oyún ẹ gẹgẹ gẹgẹ mi tán kó tọ ndéyẹ lọkọ akun gba ndéyẹ akɔsu tsẹ mi ma tó bọdọ mi jẹ akɔsu káàdọ mi jẹ mi náà yíya ikun gba ẹni sàn si tán wọn yọ lọ
1: fitẹ kan itsi
2: ẹni o lè nu pọn wa
1: nùgbẹ́yìn náà jẹ ọmọ sí.
2: nàgbẹ́ jẹ́ mẹ́yà kó.
1: dọ́wọ́ nú mẹ́rin fo
0: eyi gbogbo náà ń dilé o àgbẹ̀gbẹ̀rẹ̀ dé yọ ṣe é pí ẹ̀
1: ẹ̀
0: afọ
2: afọsusuru
0: ehun ẹ̀kọ́ sáré fún atọ̀hún ẹ̀rẹ̀ dínlẹ̀ ehun ẹ̀kọ́ sáré fún atọ̀hún ẹ̀rẹ̀ dínlẹ̀ bóná dá gbọ́n bí ló bóná yòówù ká gbẹ mẹ́rin yòówù àgbọ̀ tó ro té yọ
2: amọ̀ yọ́nù
0: àti àgbàdo owó funfun ọ̀lẹ́ kókó náà wá kàn jẹ́
2: gànjí gànjí
0: ẹyin náà àgbọ̀ tó ro té ní ìjẹ e na mo yun e ma sa ìsúnba e ma gbogbo ní azɔgbele de o kàdí e lẹsusun lẹ sa di o o fẹ ni sani tán lẹ di o náà yun yun lẹyìn.
1: ẹ ní ibi kó.
0: ẹ ní go ẹ bá bàbá ọkọ tó tán nù wa.
1: ẹ yọ
0: o yẹ dọwọ náà lọ ni.
1: ẹ náà tiẹ nu mi.
0: ẹ náà
1: tiẹ nu mi kẹka mi náà tó kàn bó nu mi ọsẹ gbé mi tó ẹ náà fi nu mi.
0: Eyan
1: merci bon journée. Merci, que Dieu vous bénisse. Edo sisi e kanji. 01 21 31 45 32 01 21 60 41 22. Alors quand Edo nous fournons le propos au mitonre. Bon, ayez ka do ho kaka e rien flafo. Si mon voyage jo de nous. O yo nous flafo e le pipe do. nyɔnu wɛ do ali glɔ yi nu oxo wɛ bi sese yɛ do fina ti mɛ nyɔnu wɛ do nua bi yi wɛ do fina ti ewɛ didi ɔrɔ dzi le yi tɔ yi mi tɔ sa ayiko gba kpi do kpo yi ne ye edo yi yɔ mina do kuto fɔ mina do kuto fɔ do nu mɛ yi do kan nu ye.
0: o do nu wɛ sako nu ye.
1: aa ne mi ka de gbɔnu mi do fidrosɛ.
0: ne do jago jago awo ya jarɔ.
1: aha mi do kpɛ ebi ma fɔ dagbe ya.
0: mi tó pẹ́ ma wa jà lọ lè fún bọ̀ kó sifọ́ fún tó tanu mi yàn.
1: èèyàn.
0: mo tó gbé inú fún bí wo ipò rẹ bi.
1: ebi ló gbé inú mi yẹ.
0: alikoro yi.
1: mẹ́ra kó àkísú.
0: wẹ́ẹ̀ o kó ká o do ẹ di sin. ní mìíràn tó kàn yẹ kì í sin gànyán di ọ.
1: nígbà tó.
0: ẹ lọ akọ ẹyìn anu mẹ náà fi yé. Owó ẹdẹ mẹ ló. Olùwà nù yàn àjọ ẹ mẹtọ. Òkú ẹdẹ mẹ yé. Ní mọ̀ lóye fún ẹ dìyàn. O ezè mi ọ nù etẹ mẹ tó hùrù mẹ rẹ. Ezè mi ọ mi ọ na ku. Jìmọ̀lẹ́ ezè ọ mi ọ na ku. Nyọ̀nù ọkọ dọ̀ ní rẹ mẹ. Nyọ̀nù ọ̀ yàn kú ẹ lò. Pẹ̀pà ti kú ẹ mẹ. A sì ọ pépò ẹ̀dùn pọ́pò yàn kú ẹ ọ.
1: mi ka se mi de se ne ame.
0: mi fi se ya fi ekikili mẹ lukuru kpọdu ẹnu kuro nyɔnu náà wà ń de nu gbẹtọ ame nyɔnu náà wà nu sunu pana dudu sunu hin ebile dunu sunu kpo gbeta nukutu kɔnu. ní kékeré mẹ yìnyín sọ ẹkún bá wọn ti sà kó gàgà yìí kó a e tọ ko má gbeta rẹ ni e mi àgbọ̀ sà nu mẹ ni ọ yìnyín sì sà. Nukufu
3: ema pe ku onu anu ku ge nju abio
1: mhm
3: jo yen ton agbo pere ni ku epo ma so ibade a ni siangash mara so be
1: mhm
3: epo de sura so lai fre oni to
1: ah yon na yihun
3: e yon na yihun yi e ye de su mi yon lero die afopa ren sunu e gba me lo de su mi wo yon bo se tonu bodo gbe wa lo ka e to gun su ba bita zero a khosu gbogbo ni ma opun kan bo roje mi da sule o mm da yo suno si papa si ase olu elogbe a
1: ah mi se ni do huo me a
3: ah pa se elogbe o
1: mm
3: ela mo se ai do ya so mi to ko pe mo ko to yan gbe e me vi o ka mo se ro kho me do e jo anya pe mo
1: mm
3: bo ko a to di mo me so do agbon papa ne wa agbon di bo pe me to ala su ai
1: Mhm.
3: Ero modo ya kabo ko nda ko wa je ko me do igba meyin ati azo me gbe yo.
1: Mhm.
3: E wa gbe ta ze din lo jire o emi agba su e ma e sai tun gbe mi agba su.
1: Mi
3: gba su boyi.
1: Mhm.
3: Ni me do gbe nja pomo asun do ho.
1: Mhm.
3: Ya won lo ni aja me ni ro gbe zan to me.
1: Mhm.
3: Ni ma wa nmo gbe to na won to me ka ba so nu ti da lo to me hun.
1: Mhm.
3: Ni ma so no tenu xevi aya bo yan ko nawo
1: aha
3: xevi o me
1: it is no ni so troro bo mo aso khuyo
3: ni le ko bo mo bo ro ni keklen ai kun gba ni yi sa ni ko ma yi ba ni zia da kon bo do mi asi engagement bo su le po
1: mhm
3: ni zia
1: mhm bo yan na yi fi le kun yan ni
3: yi yan na yi fi le kun yi
1: eyo
3: ba le yan su yan ko ro ko yo me ewe so nu wa gbe ta mo ko to an ton yo ntesi wa nu mi gbe to do wo fi ntesi wa yan bo ke to to no ton bo ke vite no vite le ni
1: kaka nu suna bi
3: nu suna bi nu kuna bi to be si semen no po kwe nu semen no po su no po bo ra bi o e su no po me ko ro po me no nu a yo ni ma le te mo ko to ni gbe re me
1: mhm
3: yo ni ma le te ti o ni be yan nu be ka yan ko re nu bo pe o
1: mhm
3: ni me yan nu we ro to me bayinya kwe bo pebo mo ko ton wa jo nesin blogun mo gbe tela ko tin ton
1: no cambio e
3: ko cambio e
1: mm
3: hun ye ja ho do ye leyan le ja ho do gbe hun ye ni le de ton mo se ko bo ede suno we pe to le bi e re ni bo do ede le opuro ah e ka ti mo yin so nesin blogun ni bi ni bobo ko rin ko ya re aso san ni so da
1: eyan
3: eyan ro toji ni a
1: e do toji
3: ni la ni suni ti ni ya ni suni le bonu kan lo bo ba menu e kungba
1: aha bonu ya o bo sai kungba bleun
3: eh bo le idoru commissaire ni la blo e declaration kwe
1: mhm
3: bo problem mo ko ton lo te parce ni ma fa kungba bo no vie pele ni afongu do ti ton
1: ah de fole ni
3: ai blo bo do yan ko ton ni photocopy bo ma da si no vile
1: mhm
3: ni mo je ran bo le gbo commissaire bo do ton bo ya wu dola so ton me de su ti mo we mi ni asemi to to bon do mo che mi ke clan ni sa bo kan lu ko ni
1: mhm
3: bo nu de o ni so gba so se o ma so jo bo fi o kwa
1: eyo
3: bo mi nu lo te bo ba ise ni lo te bo sa fi o ko mai ba hun ni za da kan
1: mhm
3: bo su de po o
1: lo po
3: ni de ni yo life yo no te no ho to me bo nu era ku so lo apre da
1: eh
3: bon etegbe o
1: eh
3: hein
1: eh
3: et ton sineni amonier khoto le gembo ni sek meno
1: hmm
3: pero ton fe mi na ku ti dawe do edun ya toton era do
1: eh kan ti e ndo mo sin
3: eh eh ton era ku je era ba ni ton me bo so so wu ni bo kan iku amini so so ni plier ni plier ni plier boy
1: eyo
3: bo ni sek ngbe ni o me we ma ni gbon commissaire agbon aso ton me gbon fi gbogbon no vito le bi ku si sen
1: mo
3: ni bi ni mo se kanji ho e tobon bo ze kun ma we ma itun kan ton le bo nu ni no tebo do sa bo nu si no tebo do sa nmo ko ton ni ma odo ami mo ku epo o gege ma le po ahun ya ni sa ko bo su le po ke le me bi
1: eyan e na chenu mo kaka me da ho ah isu oh hon ho ido e mi di ojin yero dido e me ho do po ojin po do yero ali mo ko ton ho ti ku ipon bonu asimi ton to ni sa ikun pa bonu mi se ko lo bodo su a ho mo ko ton na bonu epo de o mi ani time to susu ton wo epon te wo eyan nudo dide re jere echi ku ibonu adodo mi de me bonu asona pre o is pre mi na to epo de mi de me mere furo kanu don hello
4: bonjour radio topa
1: nemi ka fun gonu mi na jina
4: o fo ganji o ko te no yo mo polin iro mi son segbe a
1: aha
4: njo akendo ko logo bo fi se de yan kwena bo pe to e da yan de azun je bo e jo so ra bi se ni e lo ma so ra bi ni tu azun lo ma je mi do bo mi emi ni gbo ni so ra bi mi to
1: aha
4: ni gbo bo ni emi sa pe ni ayun ju an gbo oyun o ni gbe lo yin o ni de pe pe ma se ga yan sunu ayi de won egbe mi zade e blo e do tu bi bo mi onku omi oyonu e na bo sunu ko e na se di wa na je afẹ de ma te ga yi to eto mi da ye na ibi to eto mi
2: na chero eto yi
1: aha
4: do ko ye ni sa pon e do e ga yan sun lo mo bo e te to ezun bo e ma gwa lo na sun lo bo tele o mi ni ro ko di asuche yi usuzu akolo mi na toche kaka wo de ko lo ahian sadi uwe wa do tun aso ni gbe to mi de bo sin bi bo wo na ni ludu e ma yin wa na suro do ko akolo akolo chechere le to e ti ta to de wa so na na 30 ans bo ma yo azo le jo wa ni eye retreat bo ma o je akore pepe dai bo ti we na yan family yo bo na be na ye no yan akore abo do be na wa do ma da yo e do na se mi ro guarantee si do ma kare de do re ni o we me to e do na de azo ko lo free guarantee
2: e da
4: che mo do re na gba de ko bo na to sa ni ye ni sa te wa ti jo agba wa ti ni gbe
1: aha
4: je jo wo me le bo si vi ro po gbele gbele
2: e ja ho o
4: e ma do azo bo na sa mo ko ho yo nto
2: ah aha
4: yo mo ko to ma ti
1: mhm
4: yo mo ko to ma ti ba azo na gbe do sunu be na ro no pe gbe na he we e na to we we ku do nu ko ne ni e di ke bo bi o to ni mi
1: mhm
4: ase to e na ba ko je ji be yi ma ta ni ro ye di gbe to do fini
1: aha
4: ye ni sa po ajo we yi to lo ma jo mo fem le pe pe ye se wo ye to wo
1: ye to e
4: go mo na fi su lo ba je ni re
1: ah
4: why do ko ma sine why do ko ma sine see dey you lo you ya akwede but to to ma kweso kakakaka bo ho abo atimado o to mi yo di asuche ngwalo na we aso tenwa be ma de to mi yo so akwalo mi bo te gwalo na aso eton we but di re di aso na gbedo aso to palo ni su lo aso wa bo so aso wa be ma pe gogo bro but di re ni aso pe bo su lo be le bi say that you na pe gogo bro su lo ni ta me to ni le ni ko ne ganju mo
1: Eyan ena chere mi kaka na jina polin ah etan level 5 pede me ta ko chikan
2: pede we ajojo jan we do sin
1: ya o sunu oni ma ta lobi lobi to oho ene o kojo ho ka do ko edo fine yo eyin sunu ma ya o lo bole bo so pe ta kan awon o papa edo pe ye ro jile mi na sai kun pa yo papa lo sile ai ho su pe ton din be ka ho su pe ton din yo ho level pro suno sin ko je ne hun dire dogun me kekede yo mo je suno ni ma sono tenu e kun gba
2: sisa e ma te lo te o la e na isa e kun gba ko e lo lo ti na e kun gba gbe me ni ja lo ke jo ko e to ya e kun gba gbe me asoro pa asoro po zakari zakari nyon na de gbe me na do me ji wa bulu ye mi na gbe we e ni wa yin de bu ni da ya
1: e o nja we e ma ye ye o ja si alo ke ju le me nyon ro do mi anjo alo ke a
2: e suno ni ja o jo de ko ma te da lo bi lo bi yi ya suno ko yi ya suno ko
1: ko fi le hoyi aha
2: o hansi ro gbe yan ti hansi ro hore hore emi do kakaka bonda fogo howe na nda fogo howe lo do zune nda we ne we ni mi de une o me de do le na no ibagbe ikudo yo pore nu o ibagbe fo je ku bo na
1: bi aya jo gba sa ta ko chi ga kudo ha
2: koma sa
1: mi ya jo gba sa
5: o bi ana sa mi wa he he me na dawe mi de die e wa yi mayonnaise premia
6: tu ka je bi o la
5: Rebia, mayonnaise John Milton, akbene kule leko anu bene visu, bene vionu, hotel, restaurant, cafeteria, fast food, mimei professionnel, lo no dan dudu vivie, mayonnaise Rebia. Rebia, bondo mekida se bodo mdana weo, eno do teke lo no yon, nu mimei ime, lo no blo standu chenele, hamburger nele wea, fritwea, bede salata, fla tentemele, mayonnaise Rebia. Ye doso bejibero certifié, d'origine hollandaise, edi, Novi, ya kawo lo tun to do me kide bide bugbo nu mi je o eminaka mayonnaise premia premia mi kan bi o lo toru bo ka to de lenu mi na mo do me kide gbonfo difference o de me he do me lo boyo bo do blo usin do bo no lo na re bla gba sa do